0: mbọ. Wọ́n ní pọ́n wá mi ní London mò ń bọ̀. Báwo ni wọ́n ti kọrin tí wọ́n ṣe ní pọ̀? Bàtì ẹ jẹ́ my friend, bàtì ẹ jẹ́ lọ́rùn dìde mo ti wà ti tẹ́sẹ́. Lọ́rùn dìde mo ti wà ti tẹ́sẹ́.
1: Naija FM 102.7, ha bụ igwe ozi nke anyị. Ha na-akụ ezigbo egwu, na-enyekwa m aṅụrị.
2: I see the money coming.